ẹnu ni bẹ kàn ń wo ọsùwẹ yẹn adúmọ ẹnyẹ wẹni sọ ọ nyansafọ sọrọ nyami ní jẹ ni firi bọ ní ihu wa ti.